Wọ́n rán fíìmù mínísítì ọ̀ṣẹ́ mú bẹ́ẹ̀lẹ̀ rárá. Ó dá lábàálẹ̀ àwòbọ̀ yẹn sáré mu. Nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì tọ̀ gbogbo wa máa yẹ wù. Wọ́n ní lábà, ọ̀túnba lábà, Black Panther.

wọ́n rán fíìl mínísítì ọ̀sẹ̀ mú pẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yẹ sáré mú nígbà tó wá rí ni pẹ̀lú wíìlì náà gbogbo wa máa yẹ wọ́n ní.

0: ọ̀rọ̀ fíìm mínísítì ọ̀sẹ̀ mú pẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀
1: àwòbọ̀ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì
1: pọ̀ gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábàá.